0: ni edigbo n'ịsọghị yàrá mi ọ̀tá chi émi n'ọ̀bá erégbè ọ̀tá táyé gé n'ọ̀bá jé bá erégbè gbé gé ọ̀ríché jì àhúwálé mi nọ̀ sáyéré sọ ikisi ẹgwọ́ ọ̀kún wéjì ébi ànyè fẹ́kẹ́ n'ógá ọ̀nẹ́gbọ́mọdé ánú sẹ́nọ́bùlá nọ̀ sọ́nọ́gá n'ọ́chọ́ sámúẹ́ ọ̀tá táyé gé émi nọ̀ járe ọ̀nì jésù kristi máì erégbọ́mọdé ánú sọ édè rẹ̀ hán gé émi nọ̀ nà mi ẹ̀ká wẹ́ wẹ́ gbé ọ̀rẹ́ máì bíjáde àmì ìkìsàbọ̀ ní oúnjẹ mi nọ̀bá ẹsẹ̀ àdéṣọ́ ìkípa nọ sí bi ó tọ́ àgbọ̀nà rẹ̀ nọ̀kẹ́rẹ̀ kú ọ̀nà ọ̀gá gbé bí ẹ̀kẹ́ ọ̀zára nọ̀ jẹ́rẹ̀ ọ́ ọ̀nà ìgbọ́n wọn jẹ́ ọ̀sán ó bìlára àtàgé ní má tó ìgbé ní mára ní oúnjẹ mi nọ̀bá yìí máa wọ̀ wọn ìgbé wọn bí màrí wọn mi ìgbé náà sì wọn máa yá ní oúnjẹ mi bíjáde àmì èmi nù ìkìlá kí ni máa lù má gé émi nọ jẹrọ émi nọ nà mí gé nyàwó dé kẹkẹ ọrẹ sàbọọlù yìí émi nọ sẹrọ bí ẹkẹ ẹga nọ sẹsẹ nọ bla ọrẹ àtàyè gé ẹwọ sórí wọ nà mí gé nyà wúnyẹ mi nọ sí éki nyọ ẹbẹ kẹyì émi nọ sí rèé gbé orí nọ sí ọkì chi ọsẹ nọ bla ẹsọrí wọ nà mí gé nyà ẹkẹ uche mi nà chi n'echi ẹgbọn wájà nọ sẹ nọ bla irọ rẹ nyẹ onyẹ mi àhọ ẹmẹ gbé ni. Irọ ẹsọ yẹrẹ rìwọ na mí gé nyà ẹkẹ wùrẹrẹ ẹsọ dáyẹ rìwọ na mí ẹkẹ ìrọ̀wọ̀ bí èmi ẹsí nìlù kẹkẹkẹ ọ̀yẹmí nà ọjà rẹ ọrẹ dé bẹkẹ awẹmẹgbẹ bí ẹkẹ àkùgbèrè alẹmí ẹkẹ àkóṣàn bí ẹkọ ànúṣẹ nóbìlà nàkúrẹ nyẹkù. Ọlọ́sìnfà náà rìwọ ugé ẹdọ àkí táyà gbàrẹ lọ bìnyàtà mí akẹrẹ gbẹlẹ ọgẹ wò rẹ ṣáṣí gbẹ ṣáṣá rẹ bí ìjà ẹyà bí ogé ẹdọ bí tirisden senatorial district èmi nà sẹrọ èmi nà nà mẹgẹ nyà ọlọsìn ọtọ ẹdọ ọdàdún ẹgbẹ nà rẹ mẹgẹ nyà ọwọ àhìnwé gbẹ bẹrẹdọsì bí nàchọ yìí primary health care bí ọrẹ ọwẹwẹ nàchọ yìí health folda ìkókó bọkù gbẹ bẹjára mìẹ akìchi ọní ìlọwọ nà sẹrọ ọkìchi èmi nà lù nara mẹgẹ nyà ọrẹ akìfàdọ ọhìnwé gbẹ ọsọ hẹ ṣaṣa ara afẹ gbẹgẹ wúdẹnu gbáyì bíyàrá mi èmi nà sẹrọ kìchì èmi nà mẹgẹ nyà amẹ kìchì nà ọrẹ gbẹ bí ìhìn nà ọrẹ gbẹ àkìsàbọlù ọsọ hẹ ológo nàchọ health fund ọdàyẹ dẹ báyì bíyàrá mi èmi nà sẹrọ kìchì èmi nà lù nà mú kálù èmi nà nà mẹgẹ nyà ara wa bíyàrá mi ẹwọ nà sẹmá. Ebo na mẹgẹ nyà ọbọ gbé la ìwà sàbọ hìnwé gbé bẹẹdá wíjọ pa la ẹfọ rí wíwo ẹkìsàbọ fàdà ọlẹbi nà ọjà rẹ ọpẹsẹ ṣẹ ọsọ hẹ èmi nà nà mẹgẹ nyà akọwé nọrùbúlówó nùmẹsọlẹ nàchọ ẹsfọdà dọtọ kọsùn ọwà hìmìrè ọsọkíà ọdà tọta nà ọjà rẹ ọdàgbàrẹ gẹ èmi nà ọjà rẹ èmi nà nà mẹgẹ nyà ọlọsùn ọtọ ọwọnẹkù nà ẹdọ state gọvanọ sinetọ ọpẹwò. Ọ̀rẹ́bọ̀ ìbínádà mi èmi nà ọjà rẹ ọkìchì èmi nà lù bí ugé ẹ̀dọ́ bí náà sùn bí ìlọ́wọ́ ní mẹ̀kì ṣe lè wọ́n yá náà chọ́ ẹ̀dẹ́ fún ọ̀nà ọ̀nọ́sẹ̀ fáná rìwọ̀. Ọ̀nọ́sẹ̀ fáná rìwọ̀ ẹ̀ẹ́dẹ́gọ̀sẹ̀ ìjọ́nẹ́bọ̀ bí ẹ̀wọ́n náà sẹ̀ wọ́n lè yíwá ebè fún ẹ̀túlà sẹ̀rẹ̀ náà chọ́ gé émi nà sẹrọ émi nà ní alú bìjára mi ekìlọ ẹkẹ àkùgbé bìjára mi ọ̀nà ẹ̀wọ̀ kìchì ẹ̀wọ̀ nà lùjọ ọdàlọ wúwúdẹ nà ọgbà émi nà nà mẹgẹ nà ọtọ ọmọdékùn nà ọsẹ wọn nà rẹ gbé ibi nàìjíríà ọ̀nà ọdẹ kẹkẹ olówó kẹkẹ ẹ̀wọ̀ kẹkẹ ìwọ̀n bẹ̀rẹ̀ ẹ̀yẹ yẹ̀pẹ̀tọ̀ bákì nà ní agọ̀ ní ojúlẹ̀bọ̀ lọ ní sẹ́físì rẹjí émi nà sẹrọ ràjì wọn lẹni anambra state ọnà mọgàjà olówó nà ọjà rọ nysc nàchọ pauline ojisu ọdà tọta nà ọjà rọ dàgbàre ọnùpẹ nà wí iná hẹhẹ nàchọ ìbàchẹ nà mẹgẹ nà ilinọsẹ ká dàgbàre olówó nà ọjà rọ gé ẹwọ kẹkẹ ọwọn bẹrẹ nyẹ yẹ gé ẹwọ kẹkẹ ọnyẹwì kẹkẹ ọyẹ nyẹ ìwọn bẹrẹ nìkúmọyọ kẹkẹ ìwọn bẹrẹ lẹbàá kẹkẹ wíjẹ kẹkẹ olówó kẹkẹ nàchọ cultural diversity. Èmi nà sẹrọ èmi ọ bì ọtọ ẹgbọ méjì mẹsùlẹ ọnyà bì anambra state nnadi azikiwe nysc Unity Permanent Orientation Camp. We Oka South local government area, we ete uzana nikiri. Orea no magadi, ya wulogo no jare na choi ujisu. Ora tage, evi no serio, evi no na miye, benire feke nye ujeni keke, azoni re keke, ni vadogi, ujeni bovi, evo no serio. Ne luo ebitara miye, ida azon gbe, e kulowe ke akugbe, bi, uwe de no gba, bina miye furike arivo, ene miki chemi na lu, no mukalo ebitara miye, makisabo miye winima e ni alu, na miye genya, makisabo reakse uvo, ya luo takbare, bebo no sema. Okay, so now I'm sorry, Mavi. It's not banana condas radio, which I know. But Boni Vareka, my hope. Why the lolly, but says so, boy, we joy. Me no, oh, you are, shall not serve our mono server or so silly, or you are, my dear Divale, Fabu.
1: Divae can amono. We do the reno and go watching Gantar. Abia Pomo zone of full radio station in Ghana or a sun binoculars. Yagaran on call for ma. Dika ene iku ne iku nko onye no ya wani ewe bife obuli igechi uku edosia tie na onu asimodo dire no ndi iwe ebe obu na node nne cheso na anya anu abu furiji station anyi ka a na-akpọ esamba na kolas ana m eji ohere a na-anabatanu n'ihi na enwe otutu okwu ndị nka enwe nka anyị si anyị ka ọrịa nọ n'ụbọchị nke nta bụ ụbọchị ụka. Onye isi ụka ya wụ onye ozi, onye amụma nke Chukwu ji wee kwuo ụka n'ụka, ekwugo okwu sị na ọ bụrụ ịga ụka bụ onye bụ isi okwu, na ọ wụ onye igetere n'ụka, ị na-etinyekwu ya n'ọrụ. Ọ bụrụ igechi ụka, ịga ụka, igecha nye Chukwu kwulu, ị na-anụ ụlọ edosi ya, echeki ya ka onye na-achịkalị ya, ị na-ejikwa eme nye Chukwu si gị mebe, ị na-agakwa ozi Chukwu kwulu. Ya bụ onye onye isi ụka, onye amụma na-ajụ ndị na-abịa ụka. Ọ bụla ịga ụka bụ onye bụ isi okwu nọ na-emekwa onye dị n'ime ụka. Nke ibuo bụ nke anọ bụ maka ndị obodo anọ anabụ nke bụ ndị Edo State. Onye isi ọchịchị nọ n'aka bụ Gọvanọ Okpeholo ekwugo okwu sị na a na-ebido nchịkọta anụ nlekọta n'aka ebe nke a na-ada na mmadụ ego ị mara si na arụ na ayị gị ọrịa na gị bịa na health care ọwụ na dị na obodo gị na gị gaa mee chekọp ka ị mara ihe na-eme gị na gaa ṅụkwana na ikwuru okwu. Nke ịtọ bụ maka ndị na-aga NYSC, ndị gọọmenti etiti ekwuwo okwu sị maka ndị anụ a na-esi na kampụ apụta, ya bụ ndị akpọ ndị NYSC. Ekwugo okwu sị, jinụ nye n'ụnụ taa, jinụ nye n'oge taa, tinye nye n'ọnụ ji na-ewepụta udo na ọchịchị n'obodo a, ji na-ewepụta ọganihu n'obodo a, nne ji na-emebisi obodo a, dịka a na-ekwu maka na nke onye nụ taa, nke onye nke taa, ya ka o ji wee na-etinye n'ọrụ wee na-eme obodo ọbụla o si wee pụta ọ na-aga n'iru. Aka eji wee na-asị ndị na-apụta na kampụ nke NYSC, a na-asị nọ gaa n'ozi ọfụma, mee n'obodo nu ka obodo nu gaa n'iru, mee n'obodo nu ka udochie n'obodo nu. Ya bụ okwu ndị nke anyị nwee ka anyị si ka anyị wee kọọlị nụ na redio steshọn anyị nke anyị bụ redio steshọn Esambinaculas. Udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọwụ na ndị Igbo na-adịrọ na ahịa ada azụ anọwụ eziokwu n'ihi na ndị Igbo bụ ndị na-eme obodo, obodo na-aga. Udo dịrị nụ. Nne Chezona na onye na-ekwu okwu a, afa mbụ anya mele Good News bụ Chukwu. Ndewo nụ.
2: Ụdịdị woyi ẹsìn fún bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ iṣẹ́ Binocular Radio ìtókalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sí ètí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwòlàbí. Ṣáájú ẹ̀ jẹ́ ká gbọ́ kókó inú ìròyìn náà. A ti rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáńlá ayé pé kí wọ́n ní ìfẹ́ òdodo àti kí wọ́n ní ìfẹ́ Ọlọ́run tọkàntọkàn. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn kan èyí tí wọ́n ń pè ní Idocel àti yẹpẹ dima káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹtẹẹta tó wà ní ìpínlẹ edo ẹ lo gbogbo ẹbùn tí ọlọrun fi jíǹkí wa lórílẹèdè nàìjíríà láti so orílẹèdè nàìjíríà pọ àti fún ìlọsíwájú orílẹèdè wa wàyí o ẹjẹ ká gbọ ìròyìn náà lẹkùnrẹrẹ gbogbo ọmọlẹyìn kristi ó ní ìpè ti lọ sí ọdọ wọn láti ní ìfẹ òdodo àti láti pa fi ọlọrun mọ kí wọn sì nífẹ ọlọrun ìpè wáyé nígbàtí bàbá wa nínú olúwa reverend samuel egbagbe tí ó rán àwọn olùjọsìn létí nípa wípé kí wọn ní ìfẹ ọlọrun àti ìgbà tó ń sọ ọrọ àsọkáyìn jésù kristi fún àwọn ọmọ ẹyìn rẹ kó tó di pé ọjáde kúrò láyé ó sọ fáwọn ọmọlẹyìn rẹ wípé òun yóò rán olùtùnú sí wọn. kéyeke àbá ìwà tó ń tẹ̀síwájú wípé èyí tó jàjù nínú gbogbo ọ̀rọ̀ náà ni láti ní ìfẹ ọlọ́run dé ọkàn kí wọ́n sì pa òfin rẹ̀ mọ́ wípé èyí ni yóò jẹ́ ohun ìwúrí àti ohun tí yóò mú ìṣọ̀kan wá sí àárín gbogbo àwọn ènìyàn fún ìlọsíwájú orílẹ̀-èdè. ìjọba ìpínlẹ̀ edo ti bẹ̀rẹ̀ sí ṣe ìwòsàn ọ̀fẹ́ lórí àìsàn tí wọ́n ń pè ní edo cell àti lymphedema ní gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìpínlẹ̀ náà. àwọn àjọ oníwòsàn ti ìtí alábọ́dé ti ìpínlẹ̀ edo ìyẹn edo state primary healthcare development agency pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ tí wọ́n pè ní end fund ni wọ́n ṣe agbátẹrù ìwòsàn yìí. nígbàtí ó ń sọ̀rọ̀ lórí àgbékalẹ̀ yìí ẹni tí ó jẹ́ akọ̀wé fún àjọ náà dókítà Colson Oyemere Osokia ó sọ wípé èyí jẹ́ ìpinnu gómìnà ìpínlẹ̀ náà ìyẹn senator Mande Opebolo pẹ̀lú àjọṣepọ̀ àwọn end fund. ìpè ti lọ bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti lo ẹ̀bùn tó lọ́run fi jíǹkí wa láti so orílẹ̀-èdè nàìjíríà pọ̀ fún ìlọsíwájú àwọn àjọ nyc ló kéde ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe àwọn àjọyọ̀ èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ti èyí tó rọ̀ mọ́ àṣà àti ṣe wa ní orílẹ̀-èdè nàìjíríà èyí tí wọ́n ṣe ní ìlú ìpínlẹ̀ anambra ẹni tí ó jẹ́ alákòóso àwọn agùnbánirọ̀ yìí pauline olisua ló sọ ọ̀rọ̀ náà tí ó sì sọ wípé èyí yóò fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ṣe àfihàn ẹ̀bùn tó lọ́run fi jíǹkí wọn kí ìgbéga àti ìlọsíwájú kó lè bá kó wá wọn àti ìpínlẹ̀ oníkálukú lápapọ̀ orílẹ̀-èdè nàìjíríà. èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: Right, ladies and gentlemen, my name is MC Alamano, also known as the Enjoyment's Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esam Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esam Banakola Radio. I am Big Billy. First from the local sport, Afrobeat star Divine Ikubo, better known as Rema, will headline the opening ceremony of the 2026 FIFA World Cup in Los Angeles. FIFA has confirmed as Nigerian music industry prepare for a commanding presence at football biggest tournament despite the Super Eagles' absence from the competition itself. In a separate news, Victor Osimhen scored twice as Galatasaray claim a record 26 Turkish Super League title with a dramatic 4-2 comeback victory.